ne kakọ ne bẹ ṣẹnu ho ene enkomios ni nyina etumi aye settled na no unu say the president of the land so be can be echa se sikan mu odin pa enti adwun chenie se ene wo mundia na si no kakẹ betumi aban ne de bẹ kọde na aban ni hyehye pa wo pẹso ye nyina ne se yen nuanom a ewo amanone se wo uso wo canada wo mexico yebe mobilize wo mo pa na kakẹ de bẹ so masene no ye de aso masene na o mo de akọ akọ tai eye tim na chi na se dwuma die na manfo ahyase e kasa ho pa and I'm say enye nne ne